0: náà.
1: Nsa. Kọ́chí ẹja égbé.
0: Wọ́n égbé tọ́ ẹ̀. Yí mẹ́ máa dọ̀ pèrite sí oko tó mẹ́ ha.
1: Ẹ láfùwá. Ẹ nẹ.
0: Mi lọ jẹ́ rí ọ̀yọ̀ ní gbogbo ẹ̀rà sí ìwé ọ. Tọ́tù owó irun fún mi.
1: Ẹ nà mọ́ àmẹ́. Nà mọ́ àmẹ́ nà kẹ́ ń tàn pẹ́ bí ọdún vò.
2: Bà pé tó ń gbèrò ọkàn iná fún mi.
1: Ẹ pé tó ń gbèrò sùn náà fò ń.
0: O náà.
1: N sọ.
0: Mi jókòó dóbi ní yẹ pẹ́.
1: Ẹ yọ bọ̀sọ̀ mi.
0: Mímọ́ à, ní àdásì. Gbọ̀jọ̀ nínú kan tó bẹ kékeré kí àbúrò àjọ ẹ̀ ká àbùjẹ̀ kọ́ ẹ lójú ọ. Nínú kan tó lè rán bí ọtọ́tọ̀ owó ẹran fún ìwẹ̀.
1: Ẹ yan.
0: Mi lọ sùnù dẹ̀kọ́ ẹ̀ mojú ọ. Apẹ́ lẹ́nu ṣùpọ̀.
1: Dọ́básẹ̀.
0: Máa ń dọ́ àkẹ́ sún jírọ̀.
1: Dọ́básẹ̀.
0: Ní bí ó sára o.
1: Mo fura.
2: Sára búburú wa fi àlejò egun ẹ̀ ní.
1: Ọjà ẹ̀yẹ̀dẹ̀ ẹ̀tẹ̀ àsọ̀rọ̀ wa tó búrọ̀mọ̀ kọ́ ẹ.
0: A máa wá sí láti mú ọkọ ẹkún gbèrè ìgbà tó rẹ.
1: Ó sára búrọ̀ mi dé inú mi dọ́kọ̀. Yọ̀ọ́ lẹ́mi lọ ṣíṣe ẹ̀ à. Nsọ.
0: Lẹ́yìn ló fìdí ọ. Ngọ̀ máa dọ́ a. Ẹ kalẹ̀ fìlẹ̀ dẹ́mi hàn.
1: Ẹnẹ.
0: Torí ń wúri bo náà sọ tí ó bí wíwá rẹ̀.
1: Ẹnẹ.
0: Bọ̀ ṣe pẹ́lẹ́ de do ọ náà ló kó ṣègbè. Mẹ́ nàbúrò sára.
1: Mọ̀ fi tẹ́lẹ̀.
0: Yọ.
1: Sáà nàbúrò bí wọ́n àyè iṣẹ́ pẹ̀tẹ̀. Àyè ìbọn àyè iṣẹ́.
0: Fílẹ̀ tẹ́lẹ̀ rẹ̀
1: ha. Mọ̀ fi tẹ́lẹ̀ rẹ̀ lọ́bùrọ̀ mọ̀.
0: Fílẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ kò dẹ̀rú ìbọn àdóbẹ̀rẹ̀ di fi hàn. Mẹ̀dẹ́ àmọ̀ ìyọ̀nù. Torí mẹ́tún rẹ̀ yọ̀nù wẹ̀ bínú wà nátàwọ̀.
1: Wẹ́lẹ́ bínú à.
0: Ní ẹ ǹdẹ́ ìwọ̀n olùwà ní yọ̀nù sùnù.
1: Wẹ́gán ni.
0: Ìyẹn tó àwọn àánú yọ̀nù ọ. Bẹ̀rẹ̀dìjọ́ ni àmọ́dé bí wọ́n sùn pọ̀.
1: Àmẹ́ gẹ́gẹ́ tún ẹ náà yà.
0: Ebi ọ̀pá bẹ̀. Mo rálẹ̀ wọ ẹ̀rọ àwùjọ bí mi ṣe àtàn gbòòrò ọ̀yọ́ mẹ́rin. Ẹ ná mi. Àìmọ́ bẹ ní dórí mẹ́.
1: Mọ ẹ̀ ẹ̀ nádọ̀ mọ.
0: Sùnù di ọ. Láàrọ̀ bìbélò ni ọ̀dẹ̀ náà tó bẹ̀rẹ̀ ní àṣọ tó ti tẹ̀mẹ̀ gbélé ọ ẹ̀nà rẹ́fọ́bà. Sùtúrò fami mẹ́. Sẹ̀púkú àyè o. Yẹnu wa dàgbé. Ní ìyọ́nù. Dótó o mẹ́ kú gan kó kébé.
1: Ẹ wá sọ́mọ àá ti fi tọ́fi lẹ́kọ́ nu dè lẹ́yà.
0: Lẹ́mi lọ.
1: Ẹ wá sọ́mọ àá ti fi tó o mẹ́ à.
0: Bí àpá ẹ á lọ dàgbé wa rẹ̀. Bọ̀ yọ̀nù ọ̀pọ̀ rẹ̀ kó láì lọ́ bọ̀. Yọ̀nù ọ̀dọ̀ yìí lè fìdí ẹ̀ ń
1: dè fi hàn. Dàgbé wíwá máa ń yọ̀nù bíbá ni.
0: Ìyọ̀nù ọ̀dọ̀ mi bàánú lépo. Ìyọ̀nù ọ̀dọ̀ yìí lè yí tó tó wúrọ̀
1: yà. Ẹ ò mẹ̀dẹ̀ wà dàgbé náà. Inú mìíràn yìí pépò àmì. Ẹ
0: bàbá lè há mi hánà.
1: Ọlọ́run a ò jó ìyọ̀nù lẹ́sìn ìgbẹ́.
0: Ìyọ̀nù lẹ́sìn ìgbẹ́ a. Ìyọ̀nù dé àmòdì. Bọ́lá dọ̀kọ́ ni o. Àmàjọ́ àdọ̀ iná ìjọba lè àkàkà ìbọ̀lá jó ètò rẹ̀. Ojú àtàwé àdọ̀ ni o. Bàá ló wà lọ tún pọ̀ ẹ̀. Yé wá jẹ wà lọ gbígbé sanjú ọ̀wẹ́ àjùmọ̀ lẹ́kọ̀ọ́. Ìyọ̀nù ọ̀ka ló ṣe rí ebúrú káwé ọ. A máa fi lẹ́kọ̀ rẹ. Wẹ́dẹ̀ wá pé gbè. Bòdè jìdá sí ti owó rẹ́mi wá pé gbè jẹ́mi náà mò ń gbòdù. Máa mò ń gbòdù wá ká yá yìí.
1: Ẹnẹlẹ bí ọ mi kó tún ọ̀nù mìíràn dídọ̀ ẹ̀kọ́ ọ̀nà ẹ̀yìn àkọ́ ọ̀jẹ̀ mi sí ọ wà lọ mi tó dọ̀gbọ̀n vò.
2: Nukú hunhun ọ̀nà jẹ́ nukú hunhun jí.
1: Bọ̀ nukú hunhun mi tán wáyé náà mi tiẹ̀ mi náà dá sí pé gbọ́dọ̀ sí gbọ́ tọkọ́bẹ tọkọ́bẹ wọn náà jì fi kéke.
0: Mo jẹ́wọ́ ẹ̀kọ́ ọ̀jẹ̀ mi mẹ́yìn ó lẹ́sí lẹ́sú sí ọ. Mi nọ mo bá lẹ́nu asúmìtò alẹ́ rẹ̀.
1: Wá asúmìtò lẹ́nu olùgbẹ̀dẹ́ bu wa.
0: O nà.
1: O gẹ̀.
0: O dọ̀ mi lọ jerere. Yẹ tó gbà kúrú tè kámẹ́nù.
1: Nẹ́dọ̀.
0: Ẹrẹ sọ pé pọ́nrán. Inú ìtijọ́ ẹ ti lọ alọ́nu alọ́nu. Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ńdókọ́ ẹ̀ ǹfò ǹtọ́ àtúnṣe mẹ́rin à ǹtúmẹ́tì à. Yọ̀nù ẹ̀rẹ̀.
1: Sọ́nà mọ̀.

0: zio e voa. Wi mende a son de budo gbeto emeo de bu mo yon gbede kon yi. A so ka ka no fe tra la wi medo a jogban to yi. Bo aya kimeo mele binon do eton eton sawe. Eo a zo de mewe ade. Aya zo meo edo kando kan jinu mele biwe. Fi e kwe de o jenwe ade. Diplomo eneo ado kakabodo doktora. Loo keke kon ade. Enyo a keke kon ade loyo. Mende vwele kobo son we. Bon afonyon e non do semen kwe biowe. Tu a ito kwome on anon mo mede bo non zia. O tumba kola ole nou debu e do kubo wewe. Afonyon e kokon nou ya yon do fide ba ita fome we. Wime yon nou ati sun. E do mariaj nan blo we. Alo, akoblo, botakba. E gbe so ouve. Azen e gbe asu kome kbo do jile. Ouve le sou poy. E non le debe non blo mariaj mon koton. Bon nou bi nou ble be non chi kwe gbe. Tumba kola ole meda kodo. Emi do dido nou kye zindo menti. E kwen do en e eno do. Wa blo lewe kwen emi ton o. Meti le, tono se a wambo non ti a. Tude ji. E ay hong be do jiton. Si ho wen ton. Kakawa jiji teme yo. A chene dena imi lo monton.
1: Moki okon moki e ben. Mo ki omode, mo ki agba, mo ki onile, mo ki alejo, mi ni kibi te tin jomi lo bayi.
2: Idogbe ni sunu, bo dogbe ni yonu. Idogbe ni jona, bo dogbe ni wo peno le. Do kire bu doji do todo mi we di omi dogbe ni re mo ni gbogbo wa ji.
1: Eh, mo ti mo soro ni Otunba Kola Wole, Adura Wogba, gbogbo ti ton gbo mi ti yo ni di. Awa ta n soro na, owo ni ha. Eh, mo tun fi asiro yi mo fi ti gbogbo eyan lola wa ti en control ilu Benin. Láti bí tó ti bẹ̀rẹ̀ ibi ibi ebi tí ó parí sí ọba tó ń fún ṣe láti ọjọ́ yìí a tó máa fún ṣe àwa tí ẹ̀ ń darí náà ọlọ́run ọba a tó wá lọ́kàn balẹ̀ kò ní jẹ́ kí ìlú kó ṣe kí ni ó lè mẹ́rin kọ̀ọ̀kan wa.
2: Ẹ mẹdẹ bùdẹ gbẹ oyin oto ìṣeboro pé náà sì tó wọn mẹbi ṣeṣe ìgbẹ mi jogbe ni mẹbi ṣeṣe lé àkúrò náà ẹ àlọgọnú mi wẹ bọmi dọrọ tó wọ hàn rẹ bọ fífá ẹ lè tó wọn mẹhàn lé àkúrò náà ẹ kún náà jẹ mẹdẹ bùdẹ wọn lé tó wọn náà dò fífá mẹdẹ.
1: Ẹ lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ fún wa nípa okùn ayé okùn ayé okùn ayé ọlọ́run bò ní ti okùn burúkú ayé òní fi okùn burúkú dè wá tọmọtọmọ.
2: Àmì ẹ bá ti ẹnu mi nà èdè tó dé mi ẹ lẹ ẹ gbé ọtọfà mi tán dọ ẹ mi náà dọ kódó ọkàn kí gbọn mi tán ẹyìn kan yẹran kan bó nà bílà mi ewu ẹ ìdá dọ kódó.
1: Kínní kan wà tí àwa Yorùbá tán máa ń pè ní owó aláǹtakùn owó aláǹtakùn yìí owó tó fẹ́lẹ́ ni. Gbogbo ṣe fẹ́lẹ́ tó yìí bẹ́ẹ̀ náà ló ṣe yí tó nípa pé kí wọ́n fi ṣe ọmọ aráyé. Àwọn òwe ni máa ń lo okùn yìí àwọn òwe ni wọ́n máa ti ń dè ayé òní kokùn burúkú dè wá tọmọtọmọ.
2: Ẹ̀fọ́ mi pẹ́ ní ìdẹ́ ńlọ ìjà ń lọ yẹ̀ bẹ́ẹ̀ ni máa dọ̀ kó do ọkàn yanka ọkàn gbígbọ́ mi tán inú bílámi bẹ̀ iná yí ọdọ̀ okùn ayé ayẹyẹ sí kan kan lé bẹ̀bọ̀ inú fẹ̀jẹ̀ àmú kan eyín kan lé bọ̀ nú èyí bọ́dọ̀ bílámi náà yẹ sì fún gbogbo gbogbo wa.
1: Ẹlòmíì wà tó jẹ́ pé okùn ayé tí wọ́n táwọn ẹni ibi tí wọ́n ti dé yìí látìgbà tóun ti má rì kò gbọ́ pá kò gbọ́ pó iṣẹ́ àwọn ẹni ibi ni. Ó sọ pé kí wọ́n ti lọ gbé bí ọmọ ẹ mọ́ kìkan tó yẹ kó gbogbo ewé tí o lè máa lò pátá kò ní ṣiṣẹ́ fún ọ. Èyí tí gbogbo àwọn yòókù bá ń lò tí wọ́n bá ń lò kò ní ṣiṣẹ́. Ìwọ́ kàn máa rí pé ọmọ tó yẹ kó gbé jó lójú ayé ojú oorun ló ti máa lọ gbé tiẹ̀ jó iṣẹ́ okùn ayé ni ayé ò ní fi okùn burúkú dè wá tọmọtọmọ.
2: Àmì méje lẹ́nu ìfọ́pá mi tó ló bẹ fonú mi wẹ̀ dọ̀ kan yánnákan ó kàn gbígbọ́ mi tán ó kàn gbígblẹ̀ éèmù bílámi bọ̀ àdásù bí àdásù ọ lo kan yánnákan ẹ okùn ayé èdè ọ ìfọ́pá mi tán bí ọ ẹ sí àtọ́ wù alẹ́ kẹrẹ ni.
1: Okùn ayé ò ní dè wá. Àwọn sí ìkan wà tí wọ́n fi sí lára tó yẹ pé yóò máa náwó sí. Òun lè máa rí pé nǹkan tó ń jọ ń sòun àtọ́kọ òun kí ni wọ́n máa padà. Gbogbo nǹkan tó náwó sí yẹn kò kí ń ṣọ̀nà tó ayé ò ní fi okùn ayé kò ní fi dẹ̀wá tọmọtọmọ.
2: Ká yẹra kan kàn fi gbọ́ mẹ́tán wà nínú súndú mẹ́ wọ ẹja lọ ní débi wọ́ wọn náà ní nìkan yìí yá àkúrò náà dè mí sí kàn fi gbílé ni ọ ẹna tún mí sí kàn mọ kọtọmọ. Ká yẹra kan ẹ lọ kàn fi gbílé lọ fi gbọ́ mẹ́sí kàn ẹ dọ́nà bùlámẹ́ náà ẹ tẹ́rẹ́ ni.
1: Okùn ayé ayé ò ní fi.

0: gbọ́ ó ti ráì nísìn tó ìwọ tó bá ti ní eléyìí má wulẹ̀ jókòó tẹtẹrẹ àwọn ẹni ibi wọn ní fokùn burúkú wọn ní ti dè wá nlé tí o fẹ́ pé ọkọ ẹni ṣùgbọ́n àwọn ẹni ibi wọn jẹ́ kó ṣe kí ni wọn jẹ́ kó ráì jókòó gẹ́gẹ́ bí ọkọ fún ọ má bọ́ aṣọ́dẹ ni ọ̀túnba kọ́lá wọlé torí gbogbo ọjọ́ ayé tèmi àti ìgbà tó yẹ kí n fi wá owó ni mo fi ń wá oògùn ẹ̀hún tó fà tí mo fi mọ̀ nípa ogun àwọn kinní inú tó bá ti dé ọ̀dọ̀ wa lágbára ní ọwọ́ ọlọ́run ibi yòówù tọkọ ẹ lè wà tó bá jẹ́ pé ti tiẹ̀ ni a pè yóò padà sọ́dọ̀ ẹ̀.
1: wọ́n mi dẹ́dẹ́ tí èrò tó domi wẹ̀ padà fún pé bó jì yìí bọ̀ wà ní náà èjì jàn yìí mí èèmọ̀ mi ó èèmọ̀ yí mi dodo náà bí ọdọ ẹ kẹlù sí olí kùkù bẹ ẹnu pa mi jọ a ò wà ní náà ẹ lọ màá ní màá ní gbélé omi àtìtì mi pé wọn àmọ àsùtò ẹbí yọ àpẹẹdẹ náà yí mo náà dùkọ ẹ náà ní òun dèbò ẹnu ìbàrò tó kọ mi ẹ sọnù dọkọ ẹtàn dèbò péyọ gbéyà bọkọ ẹwẹ yín pápá nu fìlẹ wẹwẹ yín mama nu fìlẹ wẹwẹ dònú bìbúlọwẹ tóbọ àsùtò ìkadò fínni yóò di àsùdá lọmẹnu ìkànnìrankàn ẹni ọwọ ètò bùlámi náà yóò má mi ewé zọmọ ẹdọ mọ yín wẹ nù àtijọ yìí gan jí ọgọ inú mi bẹ ọnà èdè gbọn égbè jí ọnà èdè gbọn dáadáa tì fofó tì á sì tó ẹ ọmọ owó èdè wẹ nù àtẹ ọ yà ni wọn ní gbọn ọmọ jẹ ẹ bí kàkà jẹ jìyàn ní ẹdọ mọ ọhún wẹ mẹrẹ ọhún ẹ wọ ọtúnba ẹdọ wẹnu ẹwẹ mẹrẹ tódómi wẹ ẹwẹnu wẹ ẹdọ pẹ bá wẹ ọ mẹmẹlẹ nánà kan dìgbọn mẹlàmẹ ètò náà fi ẹ gbọn sí kan kó wẹ ẹdẹ amúlódídọ ẹyẹ tán mẹmì nánà kan dìgbọn mẹmì nánà tìjọ kó gbọn mẹmì nánà sọwọ́rẹ́ kan dì bọ̀nú mi tọ́lẹ̀ bí títí nánà onukun yí wẹ ẹwẹ́ yín sùsì ọ̀túnba tán wẹmẹdé bá dé ní ìṣe wẹ ọ ẹmí dọ̀nú ẹgbẹ́ àmì chike.
0: ẹrọbìnrin mi ẹ bá rí ẹ mọ̀ pé ọmọ lélẹ́yìí ọlọ́run fún lẹ́wà ó fún ní gbogbo nǹkan àwọn ẹni ibi yìí wọ́n jẹ́ kí olórí ọkọ tí wọ́n bá ti ń gbé báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé ìbílẹ̀ àsìkò tí wọ́n bá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe àdéhùn fún wọn máa mú iṣẹ́ ṣùgbọ́n tó bá tó àsìkò kan ìwọ́n máa tẹnu mìíràn wọn ní da ọlọ́run mọ́ iṣẹ́ okùn ayé ni àwọn ẹni ibi òní kòkun wọn burúkú wọn níbi tèwá tọmọtọmọ.
1: àmì ní ṣe lẹ́nu pápá mi tọ́rọ títí mẹ́nu mi ẹ̀ rọ àmúyàn nusunu bɛ dɔgɔ ni yɔ nu ebɛ trolo ɛnu vivi bua wa jijɛ nu de ebiɔ nde buɔ sunu na blo ebiɔ mɔto ɛna hɔ mɔto ni ebiɔ nde buɔ ebiɔ ku ɛna blo ni amɔnu ɛnu zãã de kpɔ wɔn ɛna tunu edze yɔ wa mɛ xɔ mɔto nu yɔ ayi wɔ ɛsɛ nɔvi apɛ la mɛ xɔ nudzɔnu yɔ blo nubɔ xɔ ku ɛnu yɔ ayi wɔ ɛli yɔ ɛsɛ nɔvi ya ntɛsi azɔwi wa lɛ ni. Ayẹyẹ kan ewé yín gbígbọ yìnyín kan èdè yàdónú ẹwẹ mọ bọ a máa mú àṣù wá àyàn bẹ pẹ sí bọ nígbà máa fi mú àṣù wá.
0: ẹ rẹ lómi wà tó yẹ pé okùn ayé yìí okùn burúkú yìí wọn ti nà kalẹ fẹlẹ mi ìgbà tó ń tó tí ò sí nǹkan pè ní protection lára ẹ a máa rí i pé inú ẹ tó máa ṣe kíni yóò máa gùn.
1: gbígbọ yìnyín kan àdọ kan èyí tó bìláwé náà ewé ẹdùn àṣọ wà wẹ mọ bọ máa náwó gbọ jẹ ọtúnba akọlá wọlé ẹdọ ànáfà ti gbónú máa wù mí nílò dágbé sọmi tọlẹ ní yìnyín pọ gbónú mi ní dóṣe dáadáa mí ní dóònù kan yìnyín ẹdọ ẹni ọba wẹ ẹni gbé ẹdọ àwájú jẹ ẹni tọnẹ.
0: tẹlifí bá dé ọdọ mi ẹlòmíà máa béèrè ṣètò ọtúnba irú agbára wo ganan ló ń lò tó nǹkan tí wọn fi bí mi ni ẹlẹẹkejì bàbá tó bí mi alágbára èèyàn ni ẹẹkẹta tí wàá ni pé tí mo bá gbẹ̀rọ ẹnipẹ́ nìkan ó ní agbára nínú ìlú kan àbí ní kọ́ńtì kan àbí níbi tí bí yóò tí n bá ti gbó alágbára màá tó onítọ̀hún lọ màá mọ irú agbára ohun onítọ̀hún ń lò tí n bá ti wá dé máa rí i pé ìrọ ó jura wọn lọ. ìdí nǹkan púpọ̀ sí kò sí nǹkan tó lè bá dọ́dọ̀ mi kò sí wíìdì ọ̀hún tó lè dọ́dọ̀ mi tí ò ní tú ohun tí ò bá ní tú kò ní dọ́dọ̀ mi.
1: mi ti lè rìn ń dọnú mi dọ pápá mi tán àjọkùn mẹ́fẹ̀ẹ́ ká ló bìbí ló gbọ́n ẹ̀ pápá dọ́nu kan tán di ènìyàn tọ́ ìdókòó ẹni tán àtọkùnà dáko ẹ̀ bẹ́ẹ̀ni lẹ́dùkú tán àtúngọ́wọ́ ẹ̀yìn lọ ẹ̀kẹ́ wẹ́mi fòfòtì wẹ́mi dáadáàtì wẹ́mi pápá wẹ́mi mama èdè tó domi wẹ̀ tẹ́lẹ̀mí níbi ìsáwá gbọ́dọ̀ kó jọ kó jẹ́ dọ̀wẹ̀ ìhìyà ànáhànú dáko bó wà nù tọ́gbótọ́gbótọ́
0: gbogbo ìwọ tí ó jẹ pé ó ti káàkiri gbogbo ibi tó bá ń gbòòrò ẹ báyìí òun ló máa ń lọ. agbare la mu wo ta gbinoju ko ma bo asode ni o ti ma ko la wole ni lu ku tonu mo wa ni sifaji ni bon commissaria abi ele ko mi ti ori numero yi 01 97 25 20 91 pa ni wo to gbo francais 01 97 25 20 91 ni lu ajase mo wa ni kokuta 1 ni iwaju ecole legambet e ko mi sodi numero yi 01 95 18 91 23 fanfani iwo to e pe o gbo francais e le pe 01 95 18 91 23 adua wo gba
2: eni novi sunu novi yonu te asegbon wa ide dopo dopo mi ton le mi donaton do meji tantan me we de bo gbeto emi yon mi donano do mo jeme mi deton do e yon do me mi ton le mo do po ganji nano mi ton le sin akpawe donu ayin gbeto bo do won do me ama ton wede a o nu mandi de reyon ena flowe mo do po nu e a do vona bo mona nwene inu dea a lo mblo bo khode dea lo eton rawe don papa si don eton yo mo jeme ma dodo fun dominance bo nwene na don dea me no fi e heon e na wanu khawe desu titeng beto do me kho mi ton le o won do me mi ton a lo de jiwe soro nu de we jiwe toro bo wene no kho gbede le we ka do bo se jinjonji bo wi me wa ro ai ri han e me mi de gbe tin be ko go sin dodon kaka wa gbe tin bo ma ka di o gbe de e yo nu de de bo ko na wa na bro a gada nu tin be na wa di o dodo enele ya nu do po e ya si hu wa bo ho wi de da kon nu nu mo ko ton le ro gbe o me bo mo gbe o me si vivie o e we ndo me ji a do na tun fun to me mi ton mondo po adona tunu bo tunu yen de su titengbe dono vitelemi mi ma blemi de o be elo ememi de o ho wa ino ho bonu no me alonu amaka ja fu ho gbe bo ai mo nukuru jeme do nu yen dodo gbasa o ene on anale boale wi me e gbezan ho to me on nu inu de badona brolowa e inu bo vewe bi patapata ka tun wa ka do mo jeme ton de a bo iblo a blo pombo mo do ene wa yuesin aye ka wa do hun hon egbe din a wa pon wi de me kaka o ano mo do pede me do zo ina bo mo do nukon iwe mi le dio mi kun do nukon de yue o eyan wa mi kun ka so le do teno po me o lo ogun to iwe mi ka le de do we ton nu won nu a wa isin bade vla fo do ku ho we nu wa gbogbe toro poton le o esu po bo gege bodo alo nko nko le me bo kale do hun me apawe gege e a do khoche se we de de me wa kwa do kwa de mo de we kan khiko lo me ti de inu ba wa bo mo do me ti flafo ene o we ka zon ajie nu nyen ba we a de te kudo nu ba de ba ton do apaton fo yo a reon ana yolo medaho otumba bona do mo jeme bona kanu bi odo nu eti menwe we mi de do fi di vla fo de de ba modo meji nu do nka se khu mo nu nyen do do no de bo kambi o e ka rena le si so si so ton mi rumo a rien ana khu a lo kan e khi kha ton yi 01 97 25 20 91 modo po 01 95 18 91 23 Mendaho o tumba na yikpe nwe bo na tinu menwe do mo jeme e bawe ade do nu nye mi ton lesi akpakwe wwen do o mesi akpakwe nu akamondo e waza kwe newe bo mina do ho se de bo e na tinu menwe mi we o a reyon ana kuhu e 01 67 82 64 33 01 67 82 64 33 Eneo tio a rien anando fosedo o medaho o tumba bonwe inu bokan wọn dɔ mɛmi tó ń sin àpapẹ̀lẹ̀ yọ ànàdó o mọ jẹmẹtàn mi fẹ kúkú 01 67 82 64 33 mọdò pọ 01 97 25 20 91 nọvi yọnu àpapẹ̀ mi dẹ̀lẹ̀ tán di yẹ àyíhàn gbẹ ọwẹ kó do bọ sunu do pọ èdò tẹlẹ yọ nu ẹ jolo ọ ewẹ ehena da yọn do pọ nu ẹ ma jolo yẹ abẹ mọdà gbọn ẹmi tán pé wọ ehena da nabi debu ẹ jolo yẹ àdó tadàgbẹ yẹsu pọ bó gégé bẹyìn dọ dẹpẹ dẹwẹ ayọhún yẹ à nu dẹwẹ aka yọ ahún yẹ à nu yọ ẹ dẹwẹ aka do hún yẹ à bẹ ká do tẹ bodo afia we san keze ble do kanvan we bona si humo sunu e na do asiche die le pon we be bapo amo we me do todo mi we tion ado tara pe bodo juro je da hode bai ro gbe ona fe nu ene o we bo we yan su da to bodo fine bo vla fu o asu to e se ko to e bebe to yo e modo mi reon mi na le pla do ko ade pa vasi vasi nue u jizon bana jo wideto nue u jezon bo nue amana ke ake bo tralao ai hongome ya pa kwe de re bo huzu pankon e gbete yone do we nue me ne wayo afo yon lo ele we ame e modo a me de ko lo fichu bo nwa bo tun teto emmanuel o ganji e bana gbon jeto ejia nu do po mi anu kun ye wa inu wi waton be no do san fon e bo no do wezun ton kan we lo o we so gbọjẹ ma fọ bọ zinpi ti àpá yìí o adọkọ gbọntẹ ànàdọ gbọntẹ àsútọ wa kàn tó yẹ sọdọ gbọjẹ à vi àjírò kọ sálẹdì sọdọ vivo à bọ inú sí àpọ iné mọdọ fìyẹ nílẹ wàdé kẹkà bá fìyẹ fìyẹ nílẹ máa yà é lélẹ máa sà é èdò sì sà wẹ wíyànnù ẹsìn òvẹ ló pọ iné mọ ìyàdé o òwìn wọn sí àpá pé dọ miẹ dẹ nẹmẹ o adọ òwìn wọn iné gbé mẹ kẹkà bọ nù àmànàdọ nù àsútọ ẹ ayọ adọ afọ yọ fún mi sí díẹ pẹ débo dọyọ yẹ yìí rẹ nu àìkún rọmẹ ọ yìí rẹ pàṣútó ewúrẹ àlẹ nu má jọ àìjọ nọfi tí yọnu nu ẹni náà rìn gbèlè tó nu ẹ dín sí ẹ náà wà nu káwé dẹsù tirili bẹyìn dọ anabo tẹ kò dáfu dáfu dé mẹ kàkà bọ amọdọ ẹmí jùlọ gbèdìn wẹ àjọlọ dé àmẹ àjọlọ dé tẹ nọkùn ibà pọn àzán tán anamo de do enu ene waido we nenwe ya ene asanu viwe a asiwe a enu le amode lo bo yonu ene wayo enado gbe to yan gbon kame ko me a lo fla fo de leti me lo mo we wa o e do fine enado gbe to yan we bo e jina titege tu bo gbe na yon e o fi ton le enu asede lo kaka bo fi e ton le o e klo ina so de jonu de ina iblo nu te ton de te bo na futu vi enele katun lo gbeso duaria ya o hui me wa elo alo mama hui me ko fine chobe wa yo bada fo ine le mi do tin debu de we yo gbeso duari ma beda hoton bi o we desu eyan fe to dire kun ko bi o bi o mi ehun tun lo e ka ro do fine bo mali mali me na bi o we bo ine amonu bi on je gbigba doji asan to asan asin ni asan ajo e wa me ko yan ajo to da koro pe ajo bi an bunu wọ́n mẹ́kọ́ yẹn sọ de wa tọ́bọ̀ kóró tẹ́ndé bẹ́ẹ̀ àná fún ẹ̀pọ̀ nù má dìndé náà sọ pọ̀ wọn ẹ̀ sọ wí sí tẹ́ndé mẹ́ gbàǹjà fìyà jí má yà fi obó wọ́n má tẹ́mẹ́nú mi pọ̀ wọn. mímẹ́ wímẹ́ mọ́dọ́ méjì vẹ́ lọ ti zozo lọ mọ jẹ́mi tó ń dọ̀ ba ń ba bo náà tún ẹ̀kú kù 01 97 25 20 91 mọ́dọ̀ pọ̀ àhẹ́ àlẹ́ kú kú 01 95 18 91 23 bá dó mọ jẹmẹtàn dó nù wíwà ẹni ọ àfọ ẹnilẹ ẹnu adédo wíwọn dálì wéde lẹnu ẹ ẹnu ẹyìndé bónú àkóso panukan mẹsọ bẹnu vẹ bónú vẹ tirilili tán mọ jẹmẹdé báwẹ mi dé kúkú 01 97 25 20 91 alo 01 95 18 91 23 ẹ kẹyìn dọ wímẹ nọfi wímẹ ìwẹ amọdọ mẹtìlẹ gbẹ lọmẹ fi èmi wáyé mẹkọ èmi lẹ mọdọ nukan èmi tán yọ de queen bọmínà sí o bọ wẹgbọn fìdí bu ọ wọ jẹ ń gla gla blotọ wọ jẹ nu pọnu kúmẹnu mẹkọ wọ jẹ nu zùmẹ ẹlẹyìn wà lọ ànọlẹ kó mẹkọ déjì. o goi karo jina toy de konfle limuhia me. Ene wawe ade ya koro nwa to kwide we. Do edo tantan bo mido na kpulo numidele. Edo mwenye wini wini enele mado e zon ikbeti. Bo nukha me wa supo. Begble do me wa supo bo gege. Nubi zon foda lo che nwa wa supo. Ndo ande bo e son dibe ya nwa ande bo e son do tari ya wa supo. Mesisi yo, nun da horo kwe. Me horo kwe do tele, ba wakpo nun kuntome. Bekpon we kabodo yinyan fye, alo yu okpo e yinyan jenwe ya jye ya tunu e jye do doya. Hoyne me hoyne do e wetun fye wache ije ya fye wano ije ya tunwa. Alo afo yon amonyan ho viton, bo mo mende mando mende ton, bo tafu. De yon tin lo bo kanflan, yon da siwe e da. Wa monu kunu jeton kabo tunan jye da se. Bez asak be yae wak bebo sedwe asabi nou me mon koton. Vlano folo ho me vono de kawe. Me ma mon tonu nou diwe. Ba waine nabu nou kuyo aziza tonan bahon. E deswa nabu gonu debu makebo nou azan ene eji e wano ene kaedwe yo. E wadwa ile bo flyo no ho para iton wu. Kakabe nou kundasin. Bono da mon jobi nou ay hong beyo. Woy nou awa biyo u fe tome yo. Ete non ton fie na pon boton ya. Bon mo jeme debu de un. 01-67-82-63-33. Allo 01-95-18-91-23. Ado, enele bi wawe ekbe. De vlafo o, atun gbeto alok pa bua yin do kwen do ome e ya. Nondo ako tun we o. Bo kpo do kplon e meji to meji nono name kpo gona on. Ana wado fine tiyan. Mati menu mi. Da yi do wenwe meko mi ton le. Ye do tuto me. E tombo do tuto me. Be o tombe eno aloton ji. Be e do kodi eno chik bomo. E nanu yue de medi mwo eno indo yo. Ani tondo e kono chite kpombo no wano. U da u da u. Lo. E no kpon e de le. Don ne wen ka zongon. Manak le do komi kleon. Me ho mi ton le wenu to mi ton le wenu da gbo mi ton le wenu ton son klegbe no po le bono asiton e chite boro a an kan ho bi ome nu de ro pe pa cha mi we e chido klegbe ti on soro mi mo we a meji o nu nu kon ton me ho mi ton le no blo e wa yete e nu pondo vi mon koton ka wa gbe me yo a fote ji we ka no kaka bo yin de ro gbe ome Wene le nou, eno yu lo ndi do a togo fa, be eno kan kwe ton. Ekbe di yon novi sou nou kwe me do todo mi e novi yon nou kwe me do todo mi e di e. Fikande lisa ya ji ekbe, de te wa ku dro ya ya, bo e a do koton e yo, atu no wwen do de me wa ngosi, bo chite bo kla yu wwen do e ne ome, ba e kode na ya ya e o to tu ekbo no tu ekbo dagbo tu e tanti tu e do kwe nekbe ya ya le yo de ton. Bo khasu e do kwe nekbe de ni lo kakacho. Lo o viene si an dogwa ka do we ton we yo. A fo yon wako iblo nou mon koton de we bo ko ekbo no ne dogwe ne kanokbo mo ji viene. Be no ganji e we yon. Nun dudu tatade e si kwe ndudu mito e mi yon du we binu le yo. Do kpo gele si uko deme. Ba ina ko do gesi nwe wene nou ndudu ene e maso duwae. Be maso do kan chicha ka viene do kome. Kaka chobu nwe wajia e wena zombo viene o gbe zantombi anon fin. E gbe di wene debu sodi ya. Ba minole a do hon hon nou. Wwen tome miton we. Kaka bo nwe mi mana wae minowa. Lo o nou toto le, nou dagbe le. Wwen do miton me we de. Wwen nou ko ido we ya. Di a do nou yon lo se we. Fon sam lo me. Eno mo jeme wa le baba do te jikpo mwon. Yulo 01-97-25-20-91. Mo do kpo a hen anale yulo. 01-95-18-91-23. Dok be eme we mi de yo. Nou yon jiwe e jinjon. Bon nou yon mi ho inpi yo. Mi si hudo nou kon ite buwa. A jivi yo. Bo e yon wawe yo. A fode le ti me do nade. Nou de le ti me do na yin sou toni alo e de sou awe e waje e de inji beto inji e do na yin sou. Nou e mana do a eno do. A zan ibe ma wande a eno wa. Nte wo zomba e do ene le bi wawe. We vi non e vla fo o. E jo vi mon koton nou we. Pok bero fi o kwan ta fo kwe le debu pe we. Ama kado nda gbede wa mfitu e ne. kan ifan we ade gbe yo kan kan voto fan we ade.

0: yìí tún lọ jẹ ekun lọ jẹrẹ yìí wà nùbẹ dùn o mẹ lẹ tí ń lọ bubunu bunu dàrọ dọ àti wù eru jẹ kún ehun dàrọ dọ àti wù. esu ọgbẹya nùnẹ bíbélò eru yanya wà tó tó wẹ bíbélò eru yanya wà tó mẹlẹ sí wẹ tó o àti bí jẹ nùnẹ dàrọ dọ wa.
1: àti yà ká dàrọ tó wé ọ ara àti ọ̀ wú ẹ nẹ.
0: ara àti ọ̀ wú ẹ ẹyin àdàrọ àti ọ̀ àti ọ̀ wú ẹ mẹ lẹ tí ń bọ nù eru ndàrà tí ń pa ẹkùn osin gbigble ojẹ kponu lọpọ ẹnze bi kún àti wo
1: àti wo
0: o dagbede wọn àti wẹ ya wọn àti wẹ ya o dagbede wọn àti wẹ ya ẹmọ ye hun o àti yẹ ká do fínẹ bọ mi ò dọwẹ yọ mi lọ jẹ edo odo pẹtọ pa si wọn si do plan physique ẹ mi adọ mẹ do yẹ si mi ni so
1: ẹlẹdo
0: ọkùnrin tán ẹlẹdo ọkùnrin tán títí ń gbé tán bọ. Atendele ti bo nu oje ayikan samen o wa bi onu eru mo re bayi re nu oje emo mena mo bo e pla me yo
1: bo na we nu yen ton
0: nu yen ton e ne le de gbon ne o atin e lo fine bo mi ro ju do yo
1: dagbe ton le supo
0: bo nu oje egbede wo
1: mi
0: a lọ fi
1: bọ kamẹna yi àti ye ìmọ̀rọ̀jì nùbí wa tán lẹ bi sise de kunu yin xixọ yin pe o do kunu yin tètè nẹ do tèrè o tèrè o fúnẹ tiẹ yọ nùwé do tutọ́n sí ti kaka wa tó yin lẹ bi sise wẹ inú san do alọpa lẹ bi sise mẹ asan tán yìí ló sì san wẹ òde ọdẹsù wẹ ló sún dáná wẹ bọtẹ kíyàn dẹsù déyiné ló fínẹ yọ nu yìí nọ wà nu agodo àtìntàn dẹsù dẹsù wọ greta mẹtọlẹ iná gbàxọ bẹ iná tó gbàxọ náà eyín lẹ bi mú àtìndé pọnmọ bọ nu tán lẹ bi sise yọ eyín ònú sì san bẹ iná yìí sì san tọ fún dagbe yìí ló àti kèké àti dídó mẹyọ wèdè bua.
0: ẹnẹ o detiẹn ni amadu detiẹn ho niyan ye detiẹn ni ọ dọkun dakolopo yin o dọkun eyin yọ ẹtiẹ si lọ rọdọdọ ẹnẹ jẹ atiọn amantɔnlẹwẹ gbolo kéde yọ eko ma kisa lu fínẹ ma e jà kọ gbagbe yọ eko ma saba lu fínẹ ma eyin azantɔn wẹ yọ.
1: O le alo ide fun fun
0: alo ide fun fun melele ti to blood na fe to blood na monsanu me
1: monsanu me
0: o nuno je mimiale blo a hamin to sora bio
1: aha ele bo du a ho su
0: ele du ba lu fine me
1: bo lo to a wo
0: bo lo to o kan eto yan a kan ya wa atan wa ko atan wa
1: kaji
0: bo nuno je ele a ku ile na ku gbon ele wo zu nuno go mi wa mu bo
1: bo le to o kan
0: bo le to o kan
1: kaji
0: ene o bo bo le lo àmọ́ sí yín ẹ̀dà parílẹ̀ kó yín ẹ̀dà àmọ́ sí yín wẹ̀ ẹlẹ́gbọ̀n dọ́ dẹ́sù lẹ̀ ọ́ dọ́ ẹlẹ́dọ̀
1: àmọ́
0: sí àlítọ́nù bó àzọ̀nà wà ó sùpọ̀ tí nù mí mọ̀ ó dẹ̀ ọ́ dẹ́sù lẹ̀ ọ́ dẹ́ ọ́ nùnọ́jẹ́ àgbàdàn bro ń sún tó yọ àmọ́ nùnọ́jẹ́ wọ́kọ́lé náà dàbọ̀ dekun ni o
1: egona
0: bo eto no je amọ fe pe die blode mo wo kudu o kori na amọ le ni o so gbe kun o ara mo de eno je amiton e ablo ara blo amiton eyin dekin kan e o akandon aso ya ko de lo nu flame o alo wa jona wa so de blo nu kle aso no wale kekede tekin ore sulo
1: aha ere sulo eno to bro amina
0: mi ko chocho mo fina me
1: ganji
0: amindi le tin dai bo e so de dian bo ka de dai ho ho ho bo de kin ore bro be no ra di mi mi tun so se ne gbede ko aba di mi bo le no bro gbon eno bro de kin ore no bro na me de kin ore no bro na bubu no so bro no le bro li bo eno bro nu wewe de nu kun me wewe eno pa bọ ewé ni wọn yin àdì mi o.
1: mo rọ gẹ akpọrọ bibilẹ do kírita dilẹ. ẹnna
0: àbúrò kpọ bibilẹ yẹ kírita. ẹni wọn ẹnu daba ẹnu fi ọ di tsotso dọ wọn. mẹ ẹnu li bubọ nínú èli bubulo ní abúlé kan. ìwọ nù ọ ní sunu wa ga mi sunu wa ga yín fufu o wéwé fo de. sunu wa ga.
1: bẹẹ kẹ yàn tó a bọ bọna.
0: ganji.
1: ẹ yàn akpọrọ bibilẹ do fi de lẹnu.
0: ẹ yàn akpọrọ bibilẹ ganji. yàn akpọrọ bibilẹ fi de lẹ ti.